bóyá kamazon olùṣẹ́ àjà pépé ẹni bá ká fọ́ọ̀ ká mú dọ́ àgbàna wá ni uchi ava kéke tàtẹ yẹn lánàá uchi ẹ̀tùn yẹn ayẹlu ilé fúnà ẹ̀wòlò yẹn nu uchi ẹ̀wòlò yẹn.